0: Esther na-enye kụlara otu ugboro. Onye ji akụkọ ụwa nke taa bụ Nwada Chizara. Tupu anyị akụkọ ụwa nke ọha n'uju, gere ọkpụrụkpụ okwu ahụ kpọrọ anyị isi akụkọ. INEC amalitela usoro ikpeazụ nke ndebanye aha ndị vootu na Mee 11th. Edo ga-ebuga ndị njem Hajj 95 gaa Saudi Arabia. ADC ekwenyela na Atiku akwụọla ndị naira 90 maka fọm onyeisi ala. Akụkọ ụwa ndị a ka ọha n'uju. INEC amalitere usoro ndebanye aha ndị vootu ọhụrụ ọzọ n'ụbọchị ọnwa Mee 11, 2026 ruo n'ọnwa Julaị 10, 2026 maka nkwadobe ntuliaka ọnwa 2027 na-abịanụ. Comrade Solomon kwuru na mgbasa ozi banyere ndebanye aha ahụ ezughị oke, ma gbaa ụmụ amaala ume ka ha pụta idebanye aha iji sonye n'usoro ọchịchị obodo. INEC kwukwara na mmadụ 93,220 n'Edo n'oge gara aga. N'akụkọ ọzọ, Edo State Pilgrim Welfare Board kwuru na a ga-ebuga ndị alakụba 95 si Edo gaa South Arabia maka Hajj 2026 n'ụbọchị ọnwa Mee 18th, ebe e kwuru na a kwadobere ihe niile nke ọma maka njem ahụ. Ọzọkwa, ADC ekwenyela na Atiku Abubakar akwụọla nde naira 90, ya bụ 90 million, maka akwụkwọ ntuliaka onyeisi ala nke okpuru otu ahụ. N'otu oge ahụ, ndị agha Operation Hardikai kwuru na ha gburu ndị Boko Haram swap ruru 50 mgbe ha kpọrọ Bono Kari na steeti Yobe. Tupu anyị apịachie akụkọ ụwa nke anyị jiri bịa taa, ka e nwee ọkpụrụkpụ okwu ndị awọrọ anyị isi akụkọ. INEC amalitela usoro ikpeazụ nke ndebanye aha ndị vootu n'ọnwa Mee gbaa ọnwa 11. Edo ga-ebuga ndị njem Hajj 95 gaa Saudi Arabia. ADC ekwenyela na Atiku akwụọla nde naira 90 maka fọm onyeisi ala. Nke akụkọ. Ndewonu maka ige ntị. Afa m bụ Nwada Chizaram. Ka emesie.
1: Mudele wòyí ẹsẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Shavanacular Radio èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Àjọ INEC

0: ti kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ láti máa fi orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlá oṣù tá a wà yìí látàrí ìgbaradì fún ìdìbò ọdún 2027. Àjọ tó ń mójútó ètò ìrìnàjò sí ilẹ̀ mímọ́ Mecca àti Medina, Abala àti ìpínlẹ̀ Edo ti kéde wípé àwọn yóò kó àwọn tí ó tó 95% tí ó jẹ́ ẹni tí wọ́n ti forúkọ wọn sílẹ̀ tí wọ́n sì ti gbà yí pé wọn yóò lọ sí ilẹ̀ mímọ́ ti ọdún 2026 ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún tá a wà yìí láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ Mecca. Ẹgbẹ́ ADC ti kéde wípé Alhaji Atiku Abubakar ti san owó fọ́ọ̀mù èyí tí wọ́n gbé jáde pé ọmọ ẹgbẹ́ tó bá fẹ́ díje fún ipò ààrẹ gbọ́dọ̀ san pé Alhaji Atiku Abubakar ti san owó náà ní èyí tó tó 90 million owó tí wọ́n sì ti fún ní ìwé pé o ti san owó. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ INEC ti kéde wípé ìforúkọsílẹ̀ fún àwọn tó tó láti dìbò ní ìdìbò ọdún 2027 àṣekágbá rẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí. Nínú ọ̀rọ̀ tí wọ́n gbé jáde ní ọjọ́ Àìkú tó kọjá, ẹni tí ó jẹ́ alága kọmitì tó ń gbé ìròyìn jáde fún àwọn àjọ INEC, Mohammed Kudu Haruna, sọ wípé ìforúkọsílẹ̀ àti ìbẹ̀rẹ̀ ètò náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 11 oṣù tá a wà nínú èyí. Wọ́n wá sọ wípé àwọn ti fi orúkọ tó tó 73,180 orúkọ àwọn ènìyàn sílẹ̀ ní àwọn ìpele méjì tí àwọn ti ṣe kọjá ní ọdún 2025, ìyẹn ní oṣù kẹrin àti oṣù kẹjọ ọdún náà. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ INEC ní ìpínlẹ̀ Edo, ìyẹn Obo Efanga, tí ó jẹ́ Presidential Electoral Commissioner, kéde wípé nígbà tó báwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Benin wípé ìgbésẹ̀ náà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 11 títí di oṣù karùn-ún títí di ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí ní gbogbo ìjọba àbílẹ̀ 18 tó wà ní ìpínlẹ̀ Edo. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn sọ, Comrade Solomon sọ wípé ìtanijí kò tó lórí àsìkò ìkéde wọn yìí. Ó wá rọ àwọn aráàlú wípé kí wọ́n má fìyẹn ṣe ni kí wọ́n gbìyànjú láti jáde lọ́wọ́ láti forúkọ sílẹ̀ nítorí pé ẹ̀tọ́ wa ni láti dìbò, ìyẹn ni tó wà sí ipò nítorí pé àgbájọwó la fi ń sọ̀yà. Àwọn àjọ tí ó ń mójútó ìrìn àjò sí ilẹ̀ mímọ́ ní ìpínlẹ̀ Edo ti kéde wípé àwọn tí ó forúkọ sílẹ̀ tí wọ́n sanwó láti lọ sí ìlú Mecca àti Madina ní ìpínlẹ̀ tó jẹ́ 95% tí àjọ náà sì sọ wípé lágbára Ọlọ́run pé wọ́n gbọ́dọ̀ gbéra láti lọ sí ilẹ̀ mímọ́ ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí. Ẹni tí ó jẹ́ akọ̀wé fún àjọ náà Aláàjì Muhammad Kabir Eranga olóṣọ ilé ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Benin nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí ó sì sọ wípé àwọn ti pinnu láti ṣe gbogbo ètò tó yẹ fún kíkó àwọn ènìyàn náà lọ sí ilẹ̀ mímọ́. Ẹgbẹ́ ADC ti sọ àsọyé wípé Aláàjì Atiku Abubakar ti san owó tó tó 90 million owó náírà fún owó ìwé wípé mo fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ó díje fún ààrẹ, tí wọ́n sì ti kéde wípé àwọn ti fún ní ìwé ẹ̀rí wípé ó san owó náà. Ẹgbẹ́ náà wá kéde wípé èyí tún jẹ́ àwọn ìgbésẹ̀ tí ẹgbẹ́ náà ń gbé nígbáradì fún ọdún ìbò ọdún 2027. Ẹ̀wẹ̀, àwọn àgbájọpọ̀ àwọn ọmọ ológun ti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń pè ní Operation Adenkai ti ṣekú pa àwọn agbésùmọ̀mí Boko Haram àti Iswap tí wọ́n tó 50 níye nígbàtí wọ́n lọ dojú ìjàkọ àwọn ọmọ ológun ní báríkè wọn tí ó wà ní Bunengari tí ìjà náà sì bẹ̀ sílẹ̀ tó di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí ni ó fara pa yánnayànna tí wọ́n sì pa 50 nínú wọn. Ọ̀gágun àgbà tí ó jẹ́ ọ̀gá àgbà fún ètò ìròyìn ní olú-iléeṣẹ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ tó jẹ́ Lieutenant Colonel Sani Uba, òun ni ó kéde ọ̀rọ̀ náà tí ó sọ wípé àwọn ọmọ ológun Nàìjíríà ti gbowúrò sí àwọn agbésùmọ̀mí lójú nígbàtí ó ń sọ wípé wàhálà yìí bẹ́ sílẹ̀ ní ọjọ́ 8 yẹn oṣù karùn-ún tá a wà yìí. Èyí ni a ó fi ṣe àṣegàgbáàrò ní tòní.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola's Radio. I am Big Billy. First from the local sport. The Nigeria Olympic Committee has officially thrown its weight behind the newly inaugurated Nigerian Netball Federation, marking a strategic return for our sport with deep historical roots in the country. In a separate news, Lionel Messi says Argentina fans are right to dream of a second straight World Cup crown, but once other contenders, including France and Spain, are in better shape. In another development, Liverpool missed the chance to all but secure Champions League football next season after a 1-1 draw against wounded Chelsea on Saturday. The Blues had lost 6 consecutive Premier League games to fall out of contention for a top 5 finish to the UEFA Champions League next season. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
3: Welcome to entertainment news from Eastern Binoculars Radio Uromi. First, the headlines. Amapiano more lucrative than rap. Charlie Poppy claims. Police arrest ex-BB Niger winner Ilabeye's father over assault after viral video. My name is Jide Chinenye. Now the entertainment news in details. Nigerian rapper and singer Charlie Poppy has revealed why he switched from rap music to singing. Featuring in a recent episode of the Afrobeat Intelligence podcast, the cast hitmaker explained that he was originally a rap star but embraced Amapiano for financial reasons. According to him, Amapiano is more lucrative than rap music. Charlie Poppy said rap was his first love, but he struggled to make a fortune from it, partially due to Nigerian music fans' orientation and lack of support. In separate news, operative of the Federal Capital Territory FCT Police Command has arrested one Emmanuel Odinia, father of former Big Brother Niger housemate Ilabeye, over suspected domestic violence. It was reported earlier, reality TV star cried out for help during an Instagram live stream on Friday night. A viral clip video captured moments where the father was brutally assaulting the celebrity, raising concerns amongst Nigerians. Responding to the concern, the police public relations officer of the FCT Command, SP Josephine Ade, in a statement on Saturday said the lady was immediately rescued and taken to hospital after the alarm. To wrap up the entertainment news, the headlines again. Amapiano more lucrative than rap, Charlie Poppy claims. Police arrest ex-BB Niger winner Ilabeye's father over assault after viral clip video. This is all of it today on entertainment news. Thank you for listening. I am Judy Chinenye saying have a nice day.